উমাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে মিলিত অগ্রে দিলেন হল নেমে মুকমাসে নেমে দিল্লা চিয়ন টিভি নিন্নি কুকু নিন কুকু খাম্বু ইয়াগ নেনে নেমে কুমেন চালাজিয়া নে লাজ নাকো দাল লম কু জিকা লাজ মোয় লাজ নাকো লান মুদি গম ইয়াল আল ইমানু লান লান মুদি গম নেনে ইয়ানে টিভি নিকু গম দাল মোয় গ দগল চি সা হল নে ইয়াল কেন রেক লা te amul kenn ko melni mom nga duggal ni itam malaaka yi ay mindeef yu am lanu nga duggal itam ni téere yi wàcc ci yenent yi yépp dëgg la moo xam ba wàcc ci yenent yàlla daawuda la mu di zabour wala ba wàcc ca ibrahim mu di sohufi ibrahim ak ba wàcc ca moussa mu di tawrat ak ba wàcc ca yenent yàlla isa mu di injil yooyu yépp na nga gëm ni téere yooyu itam téere yu am la te yàllaa leen wax nga gëm ni itam yenent yi yépp ay yenentam leen ay ndawam leen moo leen yónni nga gëm ni itam ëllëg am na ëllëg bis biñ ci am na yàlla rek la ci jaam yi ñi ca am dëgg mu jox leen ko ñi ca am neen mu jox leen ko nga gëm itam dogal yi ya ca baax ak ya cay safaan maanaam léeg-léeg yàlla dogal ci nit dogal ba nekk lu rafet léeg-léeg itam mu dogal ci nit dogal ba nekk itam lu ñaaw ci gis-gisu nit ñi waaye nga gëm ne daal nit ki su amee alal yàlla su ko ñàkkee itam yàlla su feebaree yàlla su wëree itam yàlla nga gëm ne itam li ngay wut boo ko amee yàlla soo ko ñàkkee itam yàlla nga gëm ne daal dogal lu am la te ci yàlla lay jóge kon nga gëm dogal ya li ci yiw ak ya cay safaan yépp nga gëm ko nee na ba mu waxee loolu ba bi yonent bi tontoo nee na gis nañ mu wax ko ne ko dëgg la maanaam yonent bi li nga tontu dëgg la nee na waaye taxul mu bàyyi laaj yi continué waat na laaj ko ni ko lan moo di l'islam yonent bi ni ko l'islam moo di nga seeti te dëggal ni amul benn bur bu ñu war a jaamu jaamu ga njëriñ nekk ca ñàkk jaamu ga lor nekk ca kudul yàlla seeti itam ni muhammad ndawam la yonentam la yàllaa ko yónni nga saxal julli nag di ko def xam ne itam sa waru gar la loo war di def toujours la di julli suba tisbar takusaan timis gee xam ne farata la ci yow ngay joxe azaka itam bu sa alal matee nisaab pour nga génne ca azaka nga woor weeru koor ndax itam xam ne devoir la ci yow nga aji makka su fekkente ni mun nga ko te nga def ko nag benn yoon ndax benn yoon ba mooy farata nee na ba mu waxee loolu ba pare nee na gis neen waa ji ne ko daal li nga wax itam dëgg la loolu moo di l'islam nee na mu continué waat di ko laaj ni ko yonent bi man daal dama bëgg nga wax ma lan mooy al ihsan maanaam li ñuy tuddee rafetal lan la nee na yonent bi ni ko rafetal daal moo di jullit bi bu jógee ba jëm ci boroomam pour jaamu ko na jàpp ne ki muy jaamu te moo di yàlla mu ngi jàkkaarloog moom di ko gis mu am worma bu toll ni xam ne jàkkaarloo naag kilifa mu jaamu yàlla na yàlla bëggee bañ a jaamu yàlla moom jaam bi ni mu bëggee nee na loolu moo di lixsaan foo nekk rek xam ne butu yàllaa ngi la topp xam ne itam barab bu nekk war nga faa taxaw pour jaamu ko ndax butam bakat mu ngi la topp ndax inna rabbaka labil mirsad nit ki fu mu nekk yàllaa ngi ko topp buy jógee ba koy jaamu itam rawatina nga jaamu ko ci jaamu boo xamante ni dana rafet ba mu mel ni yàlla moo jàkkaarloog yow comme ni nga toogee sa xarit di waxtaan ak moom ci biir néeg moo tax mu ne ko ihsan daal moo di nga jaamu yàlla ba mel ni yaa ngi jàkkaarloog yàlla donte sax ñëw gisuloo yàlla na nga xam ne yàlla ci boppam mu ngi lay gis loolu moo di lixsaan mu ne ko wax nga dëgg waaye continué na itam di ko laaj ni ko dama bëgg daal nga nett li ma wax ma lan mooy